0: àwọn ìyọjú tí mo ní fún wa ní àárọ̀ ni pé kí a má ṣe gbé ọkàn wa lé ipa ara wa ká má ṣe wò pé àwọn tó bẹ́ẹ̀ mo màdúrà gbà mo mọ̀ ṣe ènìyàn kò lè dá ṣe ó yẹ kí a gbé ọkàn wa pátápátá lé olúwa mo rọ̀ wá ní àárọ̀ yìí ẹ má ṣe gbẹ́kànlé ipa yín ẹ wo ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé Psalm 121 verse 1 pé èmi ò gbójú mi sórí òkè wọn ni níbi tí ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò tọ́wọ́ lọ wá ọba tó dá ọ̀run wọn ayé ẹ jẹ́ ká máa ka ọ̀rọ̀ ọlọ́run dédé ẹ jẹ́ ká máa gba àdúrà fún àgbàdúrà láìsí àti láìsàárẹ̀ ẹ jẹ́ kí a kún fún àdúrà kí a lè yọ nínú ewúkewu tí ìgbìmọ̀ ta ti gbé kalẹ̀ mo gbàdúrà fún wa lónìí wípé ìjáde wa lọ lónìí yóò múre dání yóò mú ayọ̀ dání bí gbogbo yóò forí ṣánpọ́n ọlọ́run yóò máa dì í mú
1: Alhamdulillah, ilẹ̀ ayana bada ma amatana wa ilẹ̀hin nishor. Dọ́pẹ́ fún Ọlọ́run ọba tí ó jí wa lẹ́yìn ìgbà tí ó pa wá lánàá. Gbo ẹyin olùgbọ́ wa la kí pé a kú ojúmọ́ rẹ̀. Ojúmọ́ tòní yóò là wá sí àlàáfíà, ìfọ̀kànbalẹ̀ ọkàn àti àrísìkí òun náà la fi máa lò. Wàlọ́lá haúlẹ́ wa la kú wáta ilẹ̀ abìlá. Bákan náà, ètí ó jẹ́ ìrẹ́dílétí ránpẹ́ fún wa láàárọ̀ yìí. Ó ní ká mọ̀. Pàápàá ń ta wá ṣe láyé Allah subhanahu wa ta'ala ó jẹ́ ìwà nínú al-Qur'an al-Karim pé wà máa kọ́ lákòótú lè jìnnà wà lè ìsà ilẹ̀ àlè àbùdù. Òun ò ṣe dénìyà àti àlìjẹ̀nú fún nǹkan mìíràn ju kí wọ́n sin Ọlọ́run ọba lọ. Ìsin Ọlọ́run ọba yìí kì í ṣe dandan gbogbo ìgbà tá a bá tó wá gbé àgé àbí tá a wá gbé irun dúró láti mọ ọjọ́ sì fọlọ́run. Gbogbo tá a bá ń ṣe nínú ayé wa à ń lọ à ń bọ̀ wá. Kò máa jẹ́ lórí tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ká sì máa rántí ọlọ́run ọba gbogbo ìgbà àbí ọlọ́run ọba Allah kó ṣàlékún dáadáa wa. Àláwọ̀mọ̀ rọ́bàna àti ìnáfi dúnìá hásánà ọ̀fìlà àkọ́rọ̀tì hásánà ọ̀kìnà àlàbàná.
2: Akíwa pé a kú ojúmọ́ lónìí ojúmọ́ tó máa lónìí ojúmọ́ rẹ ni yóò jẹ́ fún dúdú wa. Ọ̀rọ̀ ta ní títí àwọn ìbára wa sọ̀rọ̀ lónìí òun ni sùúrù. Kí ni à ń pè ní sùúrù? Àwọn àgbàbọ̀ wọ́n ní sùúrù òun ni bàbá ìwà. Tíyàn bá ti ní sùúrù tó bá ṣe ohun tó yẹ kó ṣe á jèrè ayé. Wọ́n ní ká má fi kánjúkánjú ṣe ayé ká má fi wàdùwàdù pinlẹ̀ ọ̀rọ̀ nítorí ifá sọ nínú ojú fa odò ìyọnú. Ó ní inú bíbí ò dá nǹkankan fún ni sùúrù ní bàbá ìwà. Àgbà tó kọ́lé tí kò ní sùúrù aworo lórí ló ní ajáfọ̀rún mìlà ó ń lọ rè fẹ́ yà tí ń ṣọmọ oníwò wọn ní kára lẹ̀ ẹ̀bọ ni kó máa ṣe ẹ̀yin ò mọ̀ pé ìyà tí ọ̀rún mìlà jẹ́ níwò òun ló ń jẹ́ ìyàwó tí ọba ní sùúrù gbogbo ohun tá à ń fẹ́ á tó lọ́wọ́ eré owó á tó lọ́wọ́ eré ọmọ á tó lọ́wọ́ eré ayé á tó lọ́wọ́ á tún wá ní ẹ̀mí gúngún àti àlàáfíà á tún ní ìfọ̀kànbalẹ̀ láti lo gbogbo retí ó bá tó lọ́wọ́. Orúkọ mi ni Olúwo Dr. Fáṣọlá Fáníyì

tẹ̀yìn orí gbogbo wa ò ní gbàbọ̀dé orí ọkọ wa ò ní gbàbọ̀dé orí aya wa ò ní gbàbọ̀dé orí àwọn ọmọ wa ò ní gbàbọ̀dé nítorí pé a ní ọlọ́run tó kápá gbogbo èrò ọ̀tá a ní ọlọ́run tó lè taari tọ́ta gbé kalẹ̀ tó ní tiwa ni tó lè taari ẹ̀ padà sọ́dọ̀ ẹ̀ wípé eléyìí ò ní èrò ibi sí ẹ̀ dá ó ní ọ̀dẹ́ẹ̀ṣì ọlọ́run ọba tuntun bẹ́ẹ̀ yóò ṣe ààbò tó péye lórí gbogbo wa orí wa ò ní gbàbọ̀dé orí ọkọ ò ní gbàtọ́bọ̀ táyà orí gbogbo wa ò ní gbàbọ̀dé lẹ́ṣẹ̀ ọba mi òkè ìkànnì 103.5 FM ibẹ̀ lẹ́wà bóyá ẹ̀gìnì ni adé tó ń kílò adé bẹ́ẹ̀ ni nínú àwọn òwe ìròyìn wa láàárọ̀ tó ní ẹjẹ́ àkọ́tún ju àwọn kankan kan tó dàbí kò mú òkun ti ń bẹnu ẹ̀ ẹjẹ́ àsáré yọmọ sétí ìgbọ̀ wa ọ̀dà nùwẹ̀ ìròyìn the punch nùwẹ̀ ìròyìn the punch cng wọ́n ní àwọn tí mo wí pé owó ọkọ̀ yóò ní ọkọ̀ ó tún wà ń ta ẹsìn mú àwọn ọkọ̀ ìjọba cng tó wọ wọn máa ń jẹ́ pọ̀ǹtọ̀ wọn ni wọ́n tún ti taari ẹ̀ dà síta ọ̀dà àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ elépo dangote refinery wọn ni wọn tún ti bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan kankan wípé ihun tá a gbé kalẹ̀ yìí ó ṣeé ṣe IPO dangote refinery IPO wọn ni ó ṣeé ṣe kó jẹ́ wípé a ṣe àǹfààní tá a ṣí sílẹ̀ yìí a tún jẹ́ ó taari síwájú ju ń bá a ti sọ lọ wíkẹ́ ó ti ṣe. Ẹnu ara ẹni báyìí làáfi kọ méje o bẹ́ẹ̀ ẹnu ara ẹni náà làáfi pé tèmídìrí wíkẹ́ ti dìkílẹ̀ ara oníṣẹ́ ti rí fún ètò òdìbò ìwọlé ẹlẹ́ẹ̀kejì padà rẹ Bọ́lá Ahmed Tinubu commander I'm going to act as a commander a máa darí yín pé ẹ̀yin ẹgbà bí torí wípé ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ fún Bọ́lá Tinubu olùdarí la máa jẹ́ lápá ọ̀hún ẹnu wa ó sì múlẹ̀ báyìí bí ìtọ̀ òjọ́ ṣe ń múlẹ̀ kòkòkò àgàgà ìtọ̀ tó bá tiẹ̀ lọ́jọ́ tó nídájí ọ̀yá ẹjẹ́ àtúnṣe bẹ́ẹ̀ gàmà lọ nínú ìwé ìròyìn the punch náà ni ààrẹ ìjọsí lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé ìdá mẹ́tàlá 13% ìdá mẹ́tàlá 13% kò wulẹ̀ tó nǹkan kan nínú epo tá a náà ń pèsè ìdá mẹ́tàlá ò tó nǹkan kan àwọn oníyìí ti donate owó rọ̀gùnrọ̀gùn o fún àwọn kwara youngster ọ̀dà abala tàwọn eléré ìdárayá eléré bọ́ọ̀lù náà nìyẹn ti so jáde wá nínú ìwé ìròyìn the punch náà ló ń bẹ láàárọ̀ yìí nípínlẹ̀ kánò NVBF wọ́n ṣe ìdárò àwọn èèyàn tí ó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n di olóògbé kọ́lọ́hún kò ṣàánú wa nípínlẹ̀ èdò àwọn afurasí mẹ́ta jínigbé lọ́wọ́ tẹ̀ bàbá oníbàbá tí wọ́n jí gbé wọ́n rí yẹn gbà kalẹ̀ lọ́wọ́ wọn adúpẹ́ o ẹ̀fún ò ní mú mi ọ́ àmì adétún èdè òní di ẹ̀yìn náà kí lẹ wí iṣẹ́ ṣàmí ẹ̀ àtẹ̀fún àtẹ̀dì kó máa gbẹ́nu pẹ́ wò wá torí wípé inú bíbí ń ò pè ẹ́ sọ̀rọ̀ mi ò ẹ̀dọ̀ fùfù mi ò pè ẹ́ sọ̀rọ̀ tèmi àtọ́kẹ́ orí adẹ́tù báyìí náà ni mo pè kó wá máa fún mi lẹ́mìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń gbogbo ìgbà tọmọ aráyé bá gbéṣe wọn dé o tó fẹ́ máa dàbí kólekóle wọn ní òṣìṣẹ́ alábàṣiṣẹ́pọ̀ ó máa gbé igba ló máa gbé nǹkan ló fi gún kejì ẹ̀ inú àwọn òṣìṣẹ́ elétò ìlera àwọn tó kù bá sọ wípé kójú ó má ríbi gbogbo ara báyìí ńlògùn ẹ̀ wọ́n ti kí ẹsẹ̀ sẹ́rẹ̀ o wọ́n sì náwọn òní ṣiṣẹ́ fún wákàtí 72 ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn méjì kan ní ìpínlẹ̀ Bauchi látàrí pé wọ́n da omi àlàáfíà ìpínlẹ̀ ọ̀hún láàmú 12 nínú àwọn ajínigbé lọ́wọ́ ti tẹ̀ tí wọ́n sì mọ̀ wọ́n wípé aṣáájú ni wọ́n nínú ìwà àbàjẹ́ ọwọ́ ti tẹ̀ wọ́n nínú ìpínlẹ̀ kaduna náà lọ́wọ́ ti tẹ̀ wọ́n ẹ má hùwà àbàjẹ́ ohun tíjọba bá ṣe sádùúgbò ẹ má sì lára àwọn tí ó máa bàjẹ́ o wọ́n ní àwọn nscdc
nipinle Kwara o da ilu Ilorin ki ise ilu biti na ba ba ilu to jina sina boya ba boya asise wa ni won ni won ge kebu ni ti won ge bu fundalizes owo ti won owo ti ti won won ti mu won ijoba ijoba ijoba orilede Nigeria won gbe igbese o ah won gbe igbese anti anti microbial anti microbial ah won ni won ko o yen na wa nu we iroyin to jade laro to ni ijoba apapo won ni won tin gbe igbese lori awon kan to je wi pe won o se ohun to to leka ati oro imo ina oba lati bi igba die seyin lo ti duro daada o awon ti won sise yi ni won yinra won yoba ni se yo yinra e lobe abi yo ni ma yinra e lobe are Bola Ahmed Tinubu won se atileyin fun awon akorajopo egbe kan pelu owo milionu mewa iyen nipinle Ondo APC won ni won da Alhaji Atiku Abubakar lohun eni to ti figba kan je igbakeja re orilede Nigeria se isunmu si bayi ohun ni gbetega isoro ohun na ni gbesi wi pe o se ma wa pariwo Bola Bola Bola mo be na ni oruko la ma po ba Alade wi ke ti di kilia ati mu yen tele tele gomina tele ni pinle ipinle Kogi ya ya Bello Badaru La Longi won ni won pade ara won koda won jo ko owo kese lese lo se pade pelu gbakeje are orilede wa Kasim Shetima won ni won jo won si tile mori pinpinpin ni se pade ohun ni Eru bamba yin e wi o eru obo omo balogun omo sinowo lo nso be mi o ni beru a o le sa lo feni kokon ni le yo a o le sa lo feni kokon ni le yo ibi ton ba o la ba o sinowo lo nso be ninu iwe iroyin in the punch to jade laaro teni ti mo sinowo ni je no iwe iroyin bakan na mo wiro in to jade laaro to ni won ni la bala tawon elere daraya la bala tawon elere daraya won kon kokon kon biro yin ba ti wora to ba da go mefa no ni a ma mu wa se ti bo yin ti esi ma lanfani lati gbo ni kule kule wiro yin the nation ohun na so awon gegere gegere iroyin todo ti e ohun na so mora o oda eje ase be katun wo apa todo ti we iroyin the nation to jade laaro tuni kila won na fi se akonu to nbe lodo ti won ninu we iroyin the nation to jade laaro tuni na ni won tin so fun awon eniyan wi pe ani koko o toju ara ki awo o toju ara atoko ati yawo ka wa parapo ka toju awon omo wa atari ayajo ojo awon omobirin lagbaye ka toju won daada kari pe won gbon won gbo lakata wa okay it is an international girls shout day no we ro in the nation ohun ni iroyin yen wa je se bayi nbo bi obadi ni ago marun abo a lo ma darapo pelu ojise oluwa Femi Emmanuel lati gbo oro olorun ikoni 103.5 fm lewa sheri ohun gbogbo ta ba nse eje ka ri bi pe a n fi tolorun oba saaju ninu ohun gbogbo ka si ma gbe igbese eleyi to ba kan orun asunju ipile ipile ise orun asunju igbaradi igbaradi fine nini o bile e ba mo akuko ti oni se lo be nikan se agbon ye pepepe boju mo ti mo okunrin obirin gbogbo wa e je kaji ka dupe lowo Olorun ka tun se ba owuro je se ta ba ji lojo aye lese ta ba ji
ni kutukutu aro wa se yo di ere repete femi ateyin eso ni won ba eji ke eje arori kini won ta tun mu se si o fi wa di won ta le ma dupe le lori ni gbogbo gba e se pupo 10:30 second 103.5 FM.

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá tilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó ta

0: ọlọ́run elédùmarè ọba tó jẹ́ kó tún ṣe é ṣe fún wa láti máa gbọ́ ara wa ní kété-kété torí pé agbára àwa kọ́ rárá agbára ọlọ́run ni agbára àwa kọ́ agbára ọlọ́run ni wíwà láyé wa dòní o agbára a mọ̀ ọ́n lóore a sọ pé ẹ ṣe ọlọ́run àánú a mọ̀ ọ́n lóore ayìnyín lógo bàbá ẹ gba ọpẹ́ wa o àní bẹ́ẹ̀ tí ń ṣe níre pẹ̀lú wa náà ni kẹ́ ẹ túbọ̀ máa tẹ̀ síwájú láti máa ṣe níre pẹ̀lú wa ọjọ́ kẹtàlá lè ní nínú oṣù kẹwàá ọdún 2026 ọdún ọ̀hún tó ti ń parí lọ ìsáà tiẹ̀ náà tó ti ń pẹ́kẹ̀ bẹ́ẹ̀ ti ṣe fún wa lọ́dún tó kọjá tá a ní tó bá tún lọ́dún èyí ká tún ríra láyọ̀ ẹ tún má ṣàìṣe bẹ́ẹ̀ fún wa ní rere adé tó ń àtọ́kẹ́ olúwalé lorúkọ mi nígbà míì ó dá ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ ká máa lọ lórúkọ ọ̀gá àgbà ẹnìkan ìjáwádé lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò 103.5 FM tá a wà yìí àṣìrí àtúpalẹ̀ ẹnu ìwé ìròyìn tààrọ̀ ọ̀tọ̀ ní ọ́fíṣíàlì ìwé ìròyìn the punch ìwé ìròyìn nigerian tribune the nation ìwé ìròyìn vangard wọ́n ti ń bẹ̀ níwájú mi láàárọ̀ ọ̀tọ̀ ní óyá ẹjẹ́ máa wá ṣe é ní ṣísẹ̀ntẹ̀lé ǹjẹ́ ẹ ti gbọ́ pé nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ ọ̀tọ̀ ní kí ni díẹ̀ torí tí ò bá ṣàníìdín ẹ̀ṣẹ́ kan yìí dédé ṣe o kí ni ìdí tí wọ́n fi yọ orúkọ mi kúrò nínú àwọn orúkọ àwọn olùdìbò tó bá di lọ́jọ́ ìdìbò inú ìwé ìròyìn ló wà ẹ máa gbọ́ àwọn òwò ni wíkẹ́ solúdò adeleke amosu adiza ambode ọ̀báyàgbọ̀n kẹyàmọ̀ wọn ni gbogbo wọn wọn ti tò bẹ́ẹ̀ rẹ́bẹ́ o ọ̀nà kan náà báyìí náà ni wọ́n sì jọ fi orílẹ̀ o tí wọ́n sì sọ pé ọ̀gangan ọ̀nà ni alákẹ́sọ lórí ètò ìdìbò alálàáfíà ìwọlé ẹlẹ́ẹ̀kejì ààrẹ bọ́lá ahmed tinubu ẹni tí a mọ̀ sí tíjọba kéde rẹ̀ tílé-ẹjọ́ sọ wípé fake ni fake ni ọ̀gbẹ́ni adéyẹmí ẹ ti rántí wọ́n ní fake agency kí làwọn ṣe ná tí wọ́n jẹ́ ọ̀gá ńbẹ̀ tí wọ́n jẹ́ dàrẹ́kítọ̀ ilé ẹjọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà yìí wọ́n náwọn ẹjọ́ kan àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n tún ti wá ṣí ẹjọ́ tuntun ọlọ́run ṣàánú wa ọrùn lẹ̀kẹ̀ ni ó jẹ́ àní májẹ̀ àlọ́run ìjọ ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn yìí tó sì jáde láàárọ̀ ọ̀tún ní ayé ààrẹ orílẹ̀-èdè wa làwọn náà kó àwọn kan tóbìnrin máa ń lò níparí oṣooṣù wọ́n máa kó ẹgbẹ́lẹ́mùkú ẹ̀ lọ sáwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba gbogbo ẹ̀ láti fi sàmì àyájọ́ ọjọ́ àwọn ọ̀dọ́mọbìnrin wa lágbàáyé ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn umayi wọn ní lagos calabar coastal highway not abandoned wọn ní ìrégbè ẹran àìrí kan wí káṣáàrí nǹkan sọ nígbà rí kété odò lórí mi tẹ ẹ wá ń sọ wípé ìyá ńbo lẹ ń lọ ṣé mo kiri èlùbọdọ ọdẹ rẹ ni umayi fèsì ọrọ bẹẹ bá bèrè ọrọ á fèsì lagos calabar coastal highway not abandoned ìyẹn náà wà níwé ìròyìn the nation tó jáde láàárọ̀ ọ̀tún ní iléèwé funabu federal university of agriculture tó ń bẹ nílùú abẹ́òkúta wọn ni wọn ti research débì kan wọn ti research débì igẹ́ tó fi jẹ́ pé ai ni wọn máa lò láti tètè máa fi ṣèwádìí pé tí ó máa jẹ́ detective fún wọn láti máa dictate àwọn àìsàn tí wọ́n bá sọ wípé àìsàn kan bẹ́ẹ̀lẹ̀ ẹ̀rọ tí ìgbà wọn ẹ̀bólà bẹ́ẹ̀lẹ̀ ẹ̀rọ tí ayé covid tí wọ́n ló bẹ́ẹ̀lẹ̀ ẹ mọ̀gbà tí wọ́n sọ wípé àìsàn kan báyìí làṣà tí wọ́n ló ṣẹyọ wọ́n ní àwọn ti ṣe ai tí ó lọ máa lọ wò wá láti lè tètè máa mọ ibi tí wọ́n dojú ọ̀rọ̀ kọ ilé ẹ̀kọ́ funab àwọn ni wọn kéde yẹn ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ tòní lórí ọ̀rọ̀ wípé ìyanṣẹ́lódì idirisu ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní ààrẹ bọ́lá ahmed tinubu yóò ṣe ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ lati le foju lameto ohun ti awon na nbere bi pe afẹ eleyi ti joba na si wa wo bi pe oda awa na lapa lati se eleyi to ba digba bayi a tun ma se eleyi na tele yen na be nu iwe iroyin to jade laaro toni oye e banji oni won di so fun ile o e le wa ko ba mi e le wa ehn won ni won di so fun ile awon escos kan won ni eyin eyeba eyin eya eya bayi na inu iwe iroyin the nation to jade laaro toni iroyin ohun na lo wa ijoba apapo orile ede nigeria tun so fun wa lekan si o ani steady electricity steady fese mule no ina ti o wa fun wakati oda awon ninu gbogbo wakati mele logun ta ni oda ba ba wa ni bi ogun wakati ta bi ninu oba ki la tun wa pa ki la tun wa po ogun ki la wa pa nfe ta tun ni ninu we royin the punch to jade laaro toni awon CNG won ti ko awon oko won jade o e ti ma awon oko CNG to je pe owo ponto owo ti ohun nla won ma ngba lowo ero ti won ba gbe won ni won tun ti ko jade alake alake ehn won se atileyin fun mining tax summit nipinle ogun won ni awon ilu kan nipinle ogun won tin ni erongba lati sami awon ayeye the Nigeria Institute of Town Planner nipinle ogun oya awon yen ni won sami ayeye ogoji odun idasile won ninu iwe iroyin the punch to jade laaro toni ninu iwe iroyin the punch ohun na ni won tin mu ni iroyin yi ni lo je baale sibe nibi ti wiki to tin so wi pe eyan sa ti fi kini le fo ni kini emi bi mo se wa yi bo duro ton ni o leyin are Bola Ahmed Tinubu a jabo we will be accountable Oyo NIQX S awon ni won so be NIQS awon ni won so oro yi nigba ti won yan awon alamojuto aladari tutun si abe ajo won ni a ma jabo fun yin ni o be ba ran wa nse a pada wale wa jabo nje ti gbo ninu iwe iroyin ijoba apinle Eko egbe kan ti ki se ti ijoba awon na ma gbohun soke bi pe ani fi omo loko Lagos advocate investment in girls' rights and to child marriage. A year fi oju awon omo ti o ti igbomo ohun ti won o ti mo. Se mo ko ijoba koyin si ka so wi pe a n fi tipatipa mu omo lenje mole won ni agbodo gbogun ti eleyin na nipa fifi awon omo ti o ti lojo lori le pe ki won lo ma se yawo lode baba ni e pe won yawo le o e bo nje ta won yawo le o a lo ra so to lobi le o ati be lo rara a je ki opin ede ba tori bi pe awon omode won yi won gbodo gbo won gbodo mo igbadun mo ni iya igbadun baba mi awon egbe kan ti ki se ti joba won tenu mo oro yi be isu atenu mo oro kan ohun ni jona nje ti gbo ninu iwe iroyin to jade laaro toni ninu iwe iroyin the punch are tele ri lorileede Nigeria won so oro lori wi pe ida ta ni ida meta la se nkan ida meta la ta ni se nkan kan pa lori ohun ta ni lo baba nsoro ipese epo nle yi nje tuti wa gbo ninu iwe iroyin the nation to jade na ohun ni won tin so wi pe ni ipinle edo owo ti te awon agbesumo mi meta afurasi meta owo ti te won yes won ni baba oni baba ti won fi tipatipa mu pe o gbodo ma ba awon kalo won gba baba sile lowo won adupe o ninu iwe iroyin the nation to jade laaro toni awon molebi kan won ma nke gbanjare e ba wa n to je ogun baba wa bi won o ba file agboyen won ni won file sugbon awon alagbara kan won ma gbe ara ati gbogbo agbara won ni won gbe ile lori ni o o da nje ti gbo pe awon olopa won ti so pe awon o se iwadi se wadi e dada be ba so wi pe eyin sise kan to ye ko ma je aponle forilede yi sugbon te fe ma fi tabuku e awa na o so fun yin wi pe ikoko ni gba omi ko gbeyin ipele anambra ohun loro ohun lo ti jade wa nje ti gbo ninu iwe iroyin to jade laaro tuni alaji atiku abubakar won kan minu won binu baba faraya lori wi pe arifin gba ni ati egbele mu ku abusi bi won ti ko niyan ninu iwe iroyin the nation fun ajo eleto odibo orilede nigeria lati ma fi omo kan kai kan ninu gbogbo omo ta ajojo mu orilede nigeria nje ti gbo 2027 oga olopa yanyan won ni awon block gbogbo illegal arms ona obo lo ngba wa ibo lo ngba de ibo ni shooting shoot to be si nfi nbe won ni gbogbo e patapata la won ri pe awon dena ki awon kan ija oloro ko le ye wole ta ko le ye wole sorilede nigeria nje ti wa tun gbo bi pe omo orilede nigeria american remanded ofa awon kokan owo rogun rogun to je ti won fi lu jibiti bi pe ata oko fun e ma laju wo yo yari ko yari nje ti gba ninu iwe iroyin the nation to jade laaro toni e wo awon omo elegbe okunkun koni si oju aanu koni si e consider mi ohun nikan lokunrin eyin koko kan so tele gbara mi si deri won ni gbogbo yen oni si otori faye gba oni si o pe holo lo so be oni ki gbogbo olomo o ba omo won ni wo gbogbo omo to ba je legbe okunkun e kilo fun won eni ki won lo wase ona lati ko abise ranso ki won lo ma se bo ba si wa ko logi ki won fo niyan gan ki won kuku lo ma sise agbe inu iwe iroyin the nation lo wa laaro tuni nje ti wa gbo pe alaji atiku abubakar be loruko won yo bo tin yo nibi lo nyo lohun bi iketa tan awon molebi kan won bere fun idajo ododo ni o awon molebi ti won so wi pe ero bani soro ebi won to ti dologbe awon molebi ti won so pe ebi awon olopa mobile police kan ni won gbe mi lenu won awon fe idajo ododo lori oro yi ti awon olopa ba ro pe o ti kurewe awon ebi eni yi nbe laaye tawon si so wi pe iro lasan ni o egbo e si ngba omi mu lowo le World Health Organization ajo WHO won ni awon fi ojusun won target wakati 24 hour detection of new disease outbreak by 2030 to ba ma fi di odun 2030 koni koja pe ki lo sele nbe yen won ni alana ni ilana koni fe si pe o dijeta bo digba to ti wole to ti wa raye joko to ti yan balogun yan baale ko to di pe won se ma kefin pe nkokon ti gba eyin wole won ni awon sise takuntakun kale lati asiko yi debi pe ti o ba di odun 2030 ko to wole bayi awon o ti ma gbo pe nkokon sele laarin wakati 24 ese pupo ten tesi si je ti gbo le se radio 1103.5 fm e ma gbagbe pe eni yi gangan eni ni o eni ojo isegun to tun je ojo ketala na ni eto oya
1: All is set for fun and conversations at the second edition of the Radio 1103.5 FM International Day of the Girl Child Symposium. There will be dance drama, some fun competition, and incisive conversations. Theme, end child marriage, invest in girls' rights. Date is Tuesday, 13th October 2026 at 10 a.m. prompt. Venue is Oshodi Solo Legislative Hall. You can still be a part of the day. For participation, sponsorship, and other information, please call Olaomi on 0802-588-7408 or Yemisi on 0813-524-3587. The day is proudly supported by Bright Cloud Integrated Solutions, Yalpa Stores, Caritas Inn, Reverend Emmanuel Ujo, Nestle Nigeria, Yaisha Stores, Prisms Healthcare Limited, S.A. Young, Checkers Custard, Olalekan Ayinla Foundation. The 2026 Radio 1 International Day of the Girl Child Symposium. Be inspired. Be informed. Be part of the conversation.
2: Who's that girl? Who's that girl? What's popping? That girl is not stopping. What's coming? Feeling the energy.
3: And yet, Bushilu. Ẹ̀yin olùdíje, ṣé ẹ ní ìrò àti ìpè tí ẹ fẹ́ kí àwọn ènìyàn gbọ́? Ó yá, ẹ máa bọ̀ lórí Radio 1 103.5 FM. Ẹ mú àwọn ìpolówó yín, ìfọ̀rọ̀wánilẹ́nuwò, àwọn ètò òṣèlú àti àwọn ìsọfúnni ìpolongo yín wá sí ọ̀dọ̀ wa. Kì í wá tún ṣe orí rédíò nìkan ni wọ́n máa ti gbọ́ yín. A tún ṣe live stream lórí Facebook o. Ẹ má jáfara fún ìpolówó àti ìbéèrè. Ẹ pe Abiola Peter sórí 0803-572-5787. 0803-572-5787. Tàbí Lekan Awonuga sórí 0703-899-8468. 0703-899-8468. Radio 113.5 FM. Ibudo ti o ni ti do awon eniyan.
4: Emeka Ayo Aruna Ebode o ile ise amuna wa keja ti gena wa o.
5: Kilo de won se gena wa? Ah le gba ta ti foga bet lowo. Ah a ti tip won na.
6: Wallahi ma lo bi lada yin so na nisin nisin.
5: Ah e ma dan wo. E mo po lewu lati ma so na. Ngba ta ise ile ise amuna wa keja. Ngba wa no fe lo so na. To ba tin se osise ile ise amuna wa keja. Ti won ba mu opo lo so na bi nkankan. Odun mokan le logun le lo lati mo le.
7: Ah odun mokan le logun.
5: Ke ya sora yin ke ma won tene fun lowo ti won ise osise ile ise amuna wa ikeja ti won si npe ra won be ile ise amuna wa ikeja ti wa fi number tuntun sita lati pe customer care won fun alaye abi te ba kefin kankan e suru pe won sori 0201 700 0250 0201 700 0250 tabi 0201 227 2940 tabi ke pe won sori 0201 700 0929 tabi 0201 227 2941 Ikeja electric, sisọ ohun amusagbara daye lona tutọ.

0: dáàdì.
1: Àgbéyẹ̀wò láàárọ̀ tó ní nínú ètò wa ètò yìí jẹ́ ti gbọ́ kí ni ohun tí a lọ máa gbéyẹ̀wò lábala àgbéyẹ̀wò Ọláyinka Aya Abọ́dẹ̀rìn àwọn náà ni olóòtú wa. Yorùbá ló ní kékeré báyìí láti máa ń pẹ̀ kan roko tó bá dàgbà tán ẹbọ kàǹkà ẹbọ ẹrìmọ̀ ẹbọ tó ń gbénú pàkátà ni ó máa bèrè lọ́wọ́ ẹni o. Àmọ́ àjùmọ̀ṣe ni fún ẹ̀yin èmi gbogbo wa pátápátá láti rí wípé àpawọ́pọ̀ gbé ìgbé ayé alálàáfíà pàápàá ìgbé ayé ti ìmọ̀ ẹ̀rọ dígítàl tá a wà yìí. Ìjọba àpínlẹ̀ Èkó ti darapọ̀ pẹ̀lú gbogbo àjọ àgbáyé o láti rí wípé ọdún 2026 ètò tọdún 2026 nípa gbígbógun ti ìwà àbàjẹ́ lílu jìbìtì pípera ẹni lóbìnrin nígbà téèyàn jọkùnrin pípera ẹni lọkùnrin nígbà tá a jóbìnrin lórí ẹ̀rọ alátagbà lórí ẹ̀rọ ayélujára níbi ètò kan tí wọ́n pè ní 2026 cyber security awareness month nínú oṣù kẹwàá. Àkòrí tí wọ́n fún tọdún yìí náà ni let's work together. Àgbájọ ọwọ́ là fi sọ̀yà kájọ sowọ́pọ̀ torí pé kò kàn mí bó bá kẹni tó kàn ní máa dogun ni. Let's work together to build a safer digital world. Ayé tá a wà yìí gbogbo wa láti mọ̀ wípé tẹ̀tẹ̀ ọ̀tọ̀ ni o àtẹ fóònù wa o a lè tẹ́ ká fẹ́ pé èèyàn àwọn míì lè mú fóònù wọn kí wọ́n tẹ̀ ẹ́ kí wọ́n fẹ́ wo àwòrán wọ́n sì lè tẹ̀ ẹ́ kí wọ́n fẹ́ fi ya àwòrán. Àwọn kan máa ń tẹ tọ̀dọ̀ tí wọ́n láti lè jẹ́ pé ọwọ́ anybody tó bá rá tí wọ́n báyìí yóò padà bu ẹkùn ni. Bó o láá ṣe rí wípé ayé ìmọ̀ ẹ̀rọ tá a wá wà yìí kò léwu fẹ́ni tó ń lọ òde kì í ṣe èyí téèyàn wọkọ̀ tí wọ́n ti wò ó pé eléyìí alọ̀ tí wọ́n ti gé e kúrò lórí ẹ̀rọ kì í ṣe èyí táwọn kan ti wò pé ó dàbí pẹ́ni yìí ń ṣiṣẹ́ ń bi iléeṣẹ́ tó dá ó yá ẹjẹ́ á mú gbogbo ohun tó bá ń sọ lákàálẹ̀ ẹjẹ́ á lọ pàdé ẹ̀ lórí ẹ̀rọ ayélujára ẹjẹ́ ọlọ́run má kí ẹ̀wọ̀n bọ̀ wá lọ́rùn má kí gbèsè bọ̀ wá lọ́rùn. Ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n wà níbi tí wọ́n ti gbé ètò ọ̀hún kalẹ̀ wọ́n wà lára àwọn tí wọ́n jọ ń ṣe ìpàdé ọ̀rọ̀ ètò yìí fún ti ọdún 2026 láti sọ pé ìpolongo ẹ̀ kó kálé kó kákó kí gbogbo ọlọ́mọ kó kìlọ̀ fọlọ́mọ kí gbogbo ìyàwó kó bẹ̀rù ọlọ́run kí gbogbo ọkọ náà kí wọ́n sì rí wípé à ń gbé ìgbé ayé alálàáfíà láì rí wípé bóyá a mú ìnira bá ẹnìkan pàápàá láyé àsìkò tá a wà yìí cyber crime ọ̀nà wo la fẹ́ gbà láti fi gbógun tì í báwo lára ilé ṣe fẹ́ ṣe tára oko òfin ní ìlúgbàdì báwo lára oko ṣe fẹ́ ṣe táwọn náà ò ṣe ní ìlúgbàdì báwo ló ṣe jẹ́ wípé ẹ̀rọ tá à ń fi ránṣẹ́ ẹ̀rọ ímeèlì kò ní dihun tí àwọn èèyàn àwọn kan wà máa lọ mú un tá a fi ń sọ pẹ̀ láṣìírí pẹ̀lẹ́ nìkan tí wọ́n ti sọ pé àwọn eléyìí ti ẹ̀ ń discuss ọ̀rọ̀ owó tabutabu ó yá ẹ lọ gbé eléyìí tí òfin ní jẹ́ ibi tó máa léwu fún wa ọ̀nà wo la fẹ́ gbà láti lè fi bọ́m̀bẹ̀ ohun tí a wò láàárọ̀ ọ̀tọ̀ nìyẹn tó bá ti tó àsìkò a sì ṣe ojú òpó sílẹ̀ fún yín láti máa bá wa dá sí ǹjẹ́ ti gbọ́ iléeṣẹ́ radio 1 103.5 FM ló ń tẹ̀ ẹ́ síwájú.